ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ọkì mú iná rẹ̀ yín gbé jọ́rẹ̀ wí gbé wí ọ̀tọ̀ ẹ̀dù nọ́kẹ́kẹ́ ẹ̀dù ní mako yé ewé sínú tí a yín náà gbé rẹ̀ dáin ọ̀nà sótọ̀ wà ní kúnà sẹ́wọ́nà ẹ̀dù gọ́vnọ́ sinitọ̀ mọ̀dé ó pẹ̀wò ọkì lọ́ ìwẹ́kẹ́ shine agenda nara miege nya jere wiki da sene ono kiraki nara mie edu we na vai na miege nya ekino kiraki no we do ru baru ku etu health insurance commission ewe birel wo kere kere ye oyi emi na ti akilu fo adoro bo wagma nene ze bocho insurance plan o da vino we ba oda re wi go no hugbe bo mi go kere 18000 naira ba no emi no serio emi ye no na mie mi ge nya aki mi go ni e ko bo ni e pe ni ni ori sa bo va ye do lo also he beto baki no ora serio okay oriana miegena okiwanre okay arivi ujenya egbo.

0: NEPA na ụlọ ọrụ ọkụ eletrik nke Naịjirịa na-edo rịọrọ ka a kwụọ ụgwọ naira 350 ijeri $350 billion. N'akụkọ nke atọ, FEC kwadoro Stellarity abụọ ọhụrụ iji mee ka broadband rute n'ọtụtụ obodo. Ugbu a, ka anyị leba anya n'akụkọ ndị a n'uju. Mgbasa ozi ndọrọ ndọrọ ọchịchị maka ntuliaka onyeisi ala na ndị omebe iwu nke afọ na-abịa abịa amalitela kemgbe Kodua nke a na-akpọ SKD kpọrọ ndị na-azụ ọkwa ọkụ ka ha mee nkwa ndị ha kwere nwere ike imezu ma deba nkwa ha mgbe ha họpụtara ha. Ọ rịọkwara ka ha KENEPA na ụlọ ọrụ ọkụ eletrik nke Naịjirịa na Benin emeela ngagharị iwe maka ụgwọ ezumike nka nke gratuity. Ha kwuru na a kwụsịrị ịkwụ ha kemgbe afọ 25. Ha rịọrọ ụlọ ọrụ na-ahụ maka nhazi na ịkwụ ụgwọ ezumike nka ka ọ kwụọ ụgwọ ha, nke ha kwuru na ọ karịrị $350 billion ijeri $350 billion. N'ikpeazụ, Federal Executive Council FEC akwadola Stellarity abụọ ọhụrụ iji gbasaa ọrụ broadband na nkwukọrịta na Naịjirịa. A na-atụ anya na Stellarity ndị a ga-enyere obodo ndị na-enweghị ezigbo njikọ inweta ọrụ nkwukọrịta ma kwalite mgbasa ozi azụmahịa na ọrụ gọọmentị. Tupu mpịachie akụkọ nke a, mgbanụ ka anyị laghachienu n'ọkpụrụkpọkụ ndị a wọrọ anyị isi akụkọ. Mkpụrụ akwụkwọ mgbasa ozi ntụghọrọ afọ na-abịa abịa ebidola n'ụlọ ọrụ. Ndị omekọrịta na-eme njikọrịta maka ntụgharị onyeisi ala n'ụlọ ndị omebe iwu. Ndị lara ezumike nka NEPA na ụlọ ọrụ na-ahụ maka eletrik nke Naịjirịa na-edo rịọrọ ka a kwụọ ụgwọ $350 billion ijeri $350 billion. FEC kwadoro Stellarity abụọ ọhụrụ iji mee ka broadband rute n'ọtụtụ obodo. Ọ bụ ebe a ka akụkọ anyị nke taa na-akọrọ ọnụ. Ndalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkábọ̀ sí ìròyìn lórí wákàtí níléeṣẹ́ Eastern Binoculars Uromi. Lákọ̀ọ́kọ́, ẹ ká gbọ́ àwọn àkòrí ìròyìn. Ìpolongo ìdìbò ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní ìfowósí. Àwọn pẹnṣọ́nà NEPA àti PSN ní Edo bèrè fún $350 billion tó wà ní gbèsè. FEC fọwọ́ sí àwọn satellite tuntun. Orúkọ mi ni Olúwadámiláre. Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà ní Ẹ̀kúnrẹ́rẹ́. Ìpolongo fún ìdìbò ààrẹ àti ilé asòfin àpapọ̀ ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní

0: ọrụ ọkụ eletrik nke Naịjirịa na Benin emeela ike nka nke gratuity. Ha kwuru na akwụsịrị ịkwụ ha kemgbe afọ 25. Ha rịọrọ ụlọ ọrụ na-ahụ maka nhazi na ịkwụ ụgwọ ezumike nka ka ọ kwụ ụgwọ ha, nke ha kwuru na ọ karịrị ₦350 billion njeri $350 billion. N'ikpeazụ, Federal Executive Council FEC akwadola Stellarity abụọ ọhụrụ iji gbasaa ọrụ broadband na nkwukọrịta na Naịjirịa. A na-atụ anya na Stellart ndị a ga-enyere obodo ndị na-enweghị ezigbo njikọ inweta ọrụ nkwukọrịta ma kwalite mgbasa ozi, azụmahịa na ọrụ gọọmentị. Tupu mpịachie akụkọ nke a, mgbanụ ka anyị laghachienu n'ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Mkpụrụ akwụkwọ mgbasa ozi ntụwarọ afọ na-abịa abịa ebidola n'ụlọ ọrụ. Ndị omekọrịta na-eme njikọrịta maka ntụgharị onye isi ala n'ụlọ ndị omebe iwu. Ndị lara ezumike nka NEPA na ụlọ ọrụ na-ahụ maka eletrik nke Naịjirịa na-edo rịọrọ ka a kwụọ ụgwọ ₦350 billion njeri $350 billion. FEC kwadoro Stellarity abụọ ọhụrụ iji mee ka broadband rute n'ọtụtụ obodo. Ọ bụ ebe a ka akụkọ anyị nke taa na-akọrọ ọnụ. Daalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹ kábọ̀ sí ìròyìn lórí wákàtí níléeṣẹ́ Eastern Binoculars Uromi. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká gbọ́ àwọn àkòrí ìròyìn. Ìpolongo ìdìbò ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní ìfowósí. Àwọn pẹnṣọ́nà NEPA àti PSN ní Edo bèrè fún ₦350 billion tó wà ní gbèsè. FEC fọwọ́ sí àwọn sátáláìtì ní Comsat méjì tuntun. Orúkọ mi ni Olúwadámiláre. Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà ní Ẹ̀kúnrẹ́rẹ́. Ìpolongo fún ìdìbò ààrẹ àti ilé aṣòfin àpapọ̀ ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní ìfọwọ́sí láti ọjọ́ 19 August 2026. Ọ̀gbẹ́ni Gọ́dé Okodua ti rọ àwọn olùdíje láti má ṣe àwọn ìlérí tí wọn kò lè múṣẹ. Ó tún gba àwọn olóṣèlú nímọ̀ràn láti dojúkọ àwọn ètò tó máa mú ìdàgbàsókè tó péye wá fún àwọn ará ìlú. Àwọn pẹnṣọ́nà NEPA àti PSN ní Benin ti ṣe ìfẹ̀hónúhàn lórí owó pẹnṣọ́nà àti gratuity tí wọ́n sọ pé kò tí san fún ọdún 25. Wọ́n bèrè fún sísan owó tó ju ₦350 billion tí wọ́n sọ pé wọ́n jẹ wọ́n. Wọ́n tún sọ pé ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ti kú nítorí ìṣòro ọrọ̀ ajé. FEC, ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀, ti fọwọ́ sí ríra àti fífi sátáláìtì ìbánisọ̀rọ̀ méjì tuntun ní Comsat 2A àti ní Comsat 2B sílẹ̀. Wọ́n máa